0: Ɔlọ́pọ̀lọpọ̀ ṣe ṣe wọ́n ṣíra ọ́ ihu ọ̀yún yọ kẹsíẹ́. Ọfọ́fọ́ àtìmú kọ́ àtìmú yẹ́dá ṣiṣẹ́ ọ̀ṣẹ́ mẹ́rẹ́ na ọ̀ṣẹ́ mẹ́pà ọ̀ṣẹ́ YouTube nọ ẹ̀yẹ Koga TV mẹ́pà ọ̀ṣẹ́ kọ́ na subscribe mia adia red no so mia na wa say mia
1: do keep it smooth on Ago 96.9
0: FM. Me pa cho Facebook page no so eye Prophet Asante Mensens page oba na wa share. Keep it, God bless you.